wala koko. Gbogbo náà ti ń bọ̀ wá. Òṣìṣẹ́ wa tó dédé. Ètò wa pélékè. Débà ọjà tábà kò lówó ẹ̀. Ọjà wa ló má.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tàjò kọ́kọ́ ń tà.

ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC

0: bá gbìyànjú ká máa mú àwọn ìròyìn yìí ní ọ̀kọ̀ọ̀kan
1: èdè
0: ti gbọ́
1: pé kí ni
0: lójúwé ìròyìn the nation ni láàárọ̀ yìí ààrẹ ilé wa Síwájú Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí náà ni wọ́n balẹ̀ kúdẹ̀ sí orílẹ̀-èdè Kenya níbi tí wọ́n ti ń gbáradì fún ìpàdé alágbára kan tó ṣe wípé òní àti ọ̀la náà ni yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún. Ìpàdé ọ̀hún náà ni wọ́n sọ wípé ó wà láàrin ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Faransé níbi tí ọkọ̀ bàálù ààrẹ tí ó ti balẹ̀

0: lọ. Mo ní níbi tí bàálù ààrẹ tí ó balẹ̀ lé orílẹ̀-èdè ọ̀hún níbi aago 12 kọjá ìṣẹ́jú bíi 15 ní òru ọ̀gọ̀jọ́ náà ni wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n tọ̀wọ̀tọ̀wọ̀. Lára àwọn tí wọ́n bá ààrẹ kọ̀wọ́rìn náà ni mínísítà fún ètò ọrọ̀ ajé àti mínísítà tí ó ń ṣe kò kárí ètò okòwò ní orílẹ̀-èdè yìí Alàgbà Táíwò Oyèdélé. Mínísítà tí ó ṣe wípé ìkáwọ́ wọn ni kò kárí rírà títà wà Dókítà Àjùmọ̀kẹ́ Odúwọlé àti mínísítà fún ètò ọkọ̀ ojú omi Alàgbà Adégbòyègà Oyètọ́lá. Mínísítà fún ọ̀rọ̀ agbègbè Balárabe Abbas Lawal àti mínísítà fún ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ Sẹ́nítọ̀ Abubakar Kyari. Àwọn mínísítà míì wọ́n tún tẹ̀lé ààrẹ o. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, mínísítà fún ilẹ̀ òkèèrè kejì àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lóríṣiríṣi náà ni wọ́n jọ wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n bá ààrẹ kọ̀wọ́rìn. Wọ́n ní wípé ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron àti ààrẹ orílẹ̀-èdè Kenya náà ni wọ́n jẹ alága ìpàdé ọ̀hún. Èròǹgbà ìpàdé ọ̀hún náà ni láti sọ àwọn ọ̀nà láti fẹnukò lórí àwọn ọ̀nà tí yóò tẹ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè Faransé síwájú lórí ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ṣe. Ojúwe ìròyìn The Nation náà ni ìròyìn wà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Leadership láàárọ̀ yìí lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn náà ni mo ti rí ìròyìn eléyìí tí òun náà ń sọ̀rọ̀ sókè torí wípé a kì í dákẹ́ káwọ̀ sùn òun náà lọ̀rọ̀. Èyí tí ó ń jẹ jáde nínú ìwé ìròyìn níbi tí ẹni tí ó ti fi gbàkan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Kano tí ó sì tún jẹ́ aṣáájú ẹgbẹ́ kan tí wọ́n pè ní Kwankwasiya Movement Alhaji Rabiu Musa Kwankwaso. Òun náà ló ti ṣiṣẹ́ lójú èròǹgbà rẹ̀ àti ṣíṣetán rẹ̀ wípé òun ṣetán àti jẹ igbákejì fún ẹni tí í ṣe òǹdíje dupò ààrẹ rí ní abẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party àmọ́ tó ti ṣe bẹ́ẹ̀ gbérapá lọ sínú ẹgbẹ́ òṣèlú NDC lásìkò yìí wípé òun ṣetán ìyẹn Peter Obi. Ó ní òun ṣetán láti jẹ igbákejì rẹ̀ níbi ètò ìdìbò ọdún 2027. Kwankwaso ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń tọ́ tí wọ́n ń ta tí wọ́n ń tọ́ nípa bí nǹkan ṣe ń lọ lágbo òṣèlú. Ibẹ̀ náà ló ti ṣe àlàyé ọ̀rọ̀ síwájú sí o. Bí ó díẹ̀ ti lè jẹ́ wípé ẹni tí ń ṣe Peter Obi náà ni wọ́n ń retí kí òun náà jẹ́ ẹni tí yóò jẹ́ òǹdíje dupò ààrẹ tí tíkẹ́ẹ̀tì òun yóò bọ́ sí lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú ti National Democratic Congress NDC lẹ́yìn ìgbà tó ṣe wípé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún ní ìfojúsùn bó ṣe jẹ́ wípé àwọn alátìlẹyìn àti ọlọ́kan òjọ̀kan àwọn ìgbésẹ̀ náà ló wáyé èyí tó tún wá jẹ́ kí ẹ̀kọ́ máa ṣojú mímu fún Peter Obi. Òun náà ni bí ó ṣe jẹ́ wípé wọ́n ti ṣẹ́rí àǹfààní tíkẹ́ẹ̀tì ọ̀hún èyí tí í ṣe tíkẹ́ẹ̀tì òǹdíje dupò ààrẹ ní abẹ́ ẹgbẹ́ òṣèlú náà. Wọ́n ti ṣẹ́rí ẹ̀ lọ sí gúúsù ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe Southern Nigeria. Eléyìí náà ni wọ́n fi wò wípé ó ṣeéṣe kó jẹ́ Rabiu Kwankwaso ó ṣeéṣe kó jẹ́ Peter Obi náà ni yóò gbé àsíá ẹgbẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC. Nínú ìwé ìròyìn Leadership ìròyìn náà ló dúró sí ní wàwàrorò.
0: Lójú ìwé ìròyìn The Punch láàárọ̀ ìjẹ́ ti gbọ́ ò
1: pé kíni
0: wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbóhùn sókè wọ́n ti sọ̀rọ̀ sókè lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé pẹ̀lú báńkì àgbáyé tá a mọ̀ sí World Bank fún ètò ẹ̀yáwó tuntun nẹ́nẹ́ kan tí wọ́n fẹ́ gbà láti bẹ̀. Wọ́n sọ wípé owó yìí $1.25 billion péré náà náà ni péré. Wọ́n ní pé owó yìí leléyìí tó pọ̀ jù wọ́n ní wípé kéji eléyìí òun náà ni wọ́n sọ wípé owó yìí náà ni àwọn fẹ́ lò láti ṣe àtúntò àwọn ibìkan tó wọ́ níbi ètò ọrọ̀ ajé. Wọ́n ní wípé àwọn fẹ́ fi mójútó ìpèsè iṣẹ́ ati papa lati se gbogbo awon inawo toto lori awon kudie kudie ni awon apa bi kan ni orilede yi gege bi iwadi ti iwe iroyin the point se won so wi pe koda awon ti ba oro hun debi to lapere o to je wi pe oku koku winni winni bayi ko to di wi pe owo na o bo si apo orilede Nigeria won ni wi pe eto eyawo ohun ti won so wi pe won fe fi se awon igbese ise na ni o je wi pe ni ojo kerin di logbon osu kefa odun 2026 yi na ni o sese ki o ijoba apapo ki won tewo gba owo na ni ni ni koda iwe iroyin the punch won se akosi awon ko sibe pe ti won ba gbowo na jona won ni yo ku osu mefa ati ojo mokanlelogun ko to di wi pe won dibo si ipo are ni odun 2027 won ni wi pe eleyi na ni eleyi to po ju elekeji ru e ti isejoba to wa lode yi ti o ti gba leyin ti won gba ni odun 2024 to se wi pe won ti billion kan abo dollar 1.5 billion ni odun 2024 ju we reyin the punch
1: bayi na ni awon ti won si ru ilu tawon yo se amulo won ni bi eto idibo odun 2027 amupitan sise loju oro yi lojo monday ojo aje ni bi ise abewo eyi ti ni bi abewo yi ti won se si oga agba eni ti o je adari egbe awon agbaniro iyen brigadier general olakunle onu ibe na ni won ti sise loju oro yen ni go yakubu go one house ti o be nilu abuja ibe ni won ti salaye bi awon yo se se abulo awon omo hun latara igbese sisentele isise loju oro hun na wa di nkan ti o fon si gboro aye latodo eni ti se cps yen afiro ilede adebayo oketola ohun na lo kuku sise loju iroyin na si gboro aye lati le je ka mo bi nkan se lo lori igbese ati ipalemo de eto dibo odun 2027 leyi ti o se adehun ati igbese wipe abo to peye ati awon nkan ti o ye ka won o tete sa logun bayi na ni awon yo mu se lori awon agbanbaniro ti won yo lo won lo sinu weroyin leadership keniba biroyin ohun bo se lo
2: back there. We are called there.
3: A woman, sir.
2: Book where?
3: Odana. License, sir.
2: Mm-hmm.
3: Insurance, sir.
2: Mm-hmm.
3: Speaking. Ruby word, Miss Nancy, sir.
2: Okay. Why by extra tire, uncle?
3: Extra tire, eh? Oga, gun and could have my serani papa. Eh, yeah, woo, holy.
2: Okay. Panapano, Koda.
3: Panapano, elect there. You could have mutated serani, little woman, could you dine with you?
2: Ah, nje wa poko isi je bayi to dogun ra bedo buruku.
3: Awo oga, awa le tan wa ita le lai se poju ro yin oga o si se.
2: Okay. Gbogbo e lo di pepepe. Oda o ko fa lodu.
3: O fa lodu we oga ero mi o pe papa nbe lo ni eyin eka.
2: Mo ka tele ko to wi. 1 2 3 4 5 6 7 8 bo ti e ko fa lodu. Iwo na go o se lati ko awon eyan to sara nla nla meji se gbara won lori titi kan na nbo ba ye poko yin tese gbe kan
3: oga ai se ni o san o wa ni wo ko mo ni
2: to ni wo ko re pe
3: awu o pe na ma gboko ti o ni wi ki bi ai so mo de bi se yi
2: agbo pe pe wo ko pe la je abi to deran nu sa sun ja ri o po gbo pa bi mo ko
3: oga olohun wo awu e da mo mo ni na ni ti mo ko ja mo ja nkan le ni igbeta mo ri yin kin to mo lo nge ni papa mo kun le loda ni abi ojojumo bi odun le te ma se kin ohun e mo ba wa na rugba ta ba mo rero apa we yin ti te ma jeje loko bayi oga
2: ko buru yo pe to pe agba agbanrin esin le fe ma je lobe ta wa bi park da ku jojo mo pa won je loje roju da mi lohun da ku jo
3: nda na
4: egba kai o gbadofun
2: iwa abaje ni atani tin fun ni atani tin gba oba ijele mejeji e ti lu fun ijoba

0: ayédèrú ayá ni lówó yìí. Ẹ ṣe ìwádìí ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálinówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fi yìí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Náà ni ó ń tẹ̀síwájú láti lè ṣọ́ Radio 1 103.5 FM. Ǹjẹ́ ẹ ti gbọ́?
2: Pékèlè.
1: Lójú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ti sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti apá ibi tí wọ́n pè ní Lake Chad Basin. Wọ́n ni wípé ó wà ní ojú ọ̀gbàgàdì báyìí o níbi ìgbésẹ̀ tí àwọn gbé lórí àti dojúkọ àwọn ìṣe agbésùmọ̀mí pàápàá jùlọ bí ìwádìí ṣe fihàn wípé àwọn agbésùmọ̀mí ISIS wọ́n ti ń fẹ̀yìn rìn bọ̀ ní ilẹ̀ adúláwọ̀ báyìí wọ́n ní wípé níbi ìgbésẹ̀ tí àwọn gbé tí wọ́n fi ojú ẹ̀ léde nínú àpilẹ̀kọ kan tí wọ́n kọ wọ́n sọ wípé ìwọ̀ oòrùn adúláwọ̀ àwọn orílẹ̀-èdè bíi Mozambique, Sudan àti Somalia náà ni wọ́n ti dojúkọ ìdojúkọ tí kò lẹ́gbẹ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí bó ṣe jẹ́ wípé wọ́n ti gbógun tì wọ́n púpọ̀ ní orílẹ̀-èdè Iraq àti Syria tó sì jẹ́ wípé wọ́n ti ń fẹ̀yìn rìnbọ̀ ní àwọn agbègbè tí mo dárúkọ lẹ́ẹ̀kan wọ́n ni wípé àwọn agbésùmọ̀mí ISIS àti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ tó ṣe wípé wọ́n pè wọ́n ní àwọn ẹgbẹ́ jihad ní tó ṣe wípé wọ́n ti kúrò ní orílẹ̀-èdè Iraq àti Syria tí wọ́n sì ń bọ̀ ní àárín gbùngbùn ilẹ̀ adúláwọ̀ báyìí náà ni wọ́n ń lo àìní ìdojúkọ tó pàápàá jùlọ lọ́wọ́ àwọn olùdarí ní àwọn orílẹ̀-èdè yìí wọ́n lo ètò ààbò tó mẹ́hẹ àti àìní wọn dojúkọ wọn tó náà ni wọn kọ sí ojú ìwé ìròyìn láàárọ yìí wọn sì sọ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí àwọn tuntun wọn tún ṣòkòtò wọn wọ láti rí wípé wọn dojúkọ àwọn agbésùmọ̀mí yìí tó sì jẹ́ wípé láìpẹ́ oníkálukú yóò máa gbé lẹ́gbẹ́ lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n ti gbé ojú ìwé ìròyìn The Punch òun náà ni ìròyìn yìí wà láàárọ̀ yìí
2: ìtanilólobó nìyẹn bẹ́ẹ̀ni kí a ṣe tè ṣiṣẹ́ láti
1: bẹ́ẹ̀ni
2: kọlù wọn kíákíá
1: bẹ́ẹ̀ni
2: kọlù wọn pélé adúláwọ̀ kò ṣe bíi
1: tí àyè máa ti gbà wọn
2: olùwà yóò ṣàánú wa ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership ibẹ̀ náà ni mo ṣiṣẹ́ tí mo ran kọ́kọ́gbọ́n ẹsẹ̀ mi sí ojú ìwé keje nínú ìwé ìròyìn ọ̀hún náà ni mo ti rí àwọn ìròyìn táwọn náà ń ṣe múmi kàmúkàmú mo wá dúró sáárín gògùn nínú ìwé ìròyìn náà níbi tí àwọn abúlé kan ti ń sọ̀rọ̀ sókè wọ́n ní ṣèbí ìwọ̀n oníwọ̀n láàlè mọ̀ èèyàn gbúdọ̀ mọ̀ wọn ara ẹni o ní ìmọ̀ wọn ara ẹni rèé ilé kí ọgbọ́n báyìí náà ní jẹ́ fún ni wọ́n ké gbàjarì sígboro ayé wípé ẹ wò ó àwa ò ní mílíọ̀nù mẹ́wàá náírà a ò mọ bá ti kójọ a ò lè rí kójọ o wọ́n ké gbàjarì wípé àwọn mọ́kànlá tí wọ́n jí gbé ìyẹn ní abúlé kan tí wọ́n pè ní gádámájí ní ìjọba ìbílẹ̀ ti kàṣíà ní ìpínlẹ̀ kaduna ibẹ̀ náà làwọn ará abúlé yìí ni wọ́n ti ń sọ̀rọ̀ sókè bí wọ́n ṣe ń pe ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wípé ẹ tètè bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí torí nǹkan tí wọ́n ń béèrè ìyẹn àwọn agbésùmọ̀mí òun náà ní mílíọ̀nù mẹ́wàá owó ìdásílẹ̀ kó tó di wípé àwọn yóò dá àwọn mọ́kànlá yìí tí wọ́n kó nílùú náà káwọn tó dá wọn sílẹ̀ o nínú ìkọlù alágbára èyí tí wọ́n ni wọ́n ṣe sí wọn nínú abúlé náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ko awon eyan ni sisen tele ninu iforo sete yi ti won fi lede fun awon akoroyi na ni won tin se alaye bi kan se lo iyen ni ojo monday ojo aje lori wipe a gbogbo ona to ba ye ki awon alase lorilede nigeria awon eleto abo ki won gbe lati ri wipe won dola awon mokan layi ohun na ni ki won dakunjo ki won ba won gbe tori milionu mewa yi ti won menu bayi e ma je atara wa awon o le ri kojo o ko si bi ta won ye ti ri owo na ohun na loro to njade latenu awon ara abule ti gadanaji ni ijoba ibile kashia nipinle kaduna
1: nje ti gba loju we royin the nation laaro nje ti gba o
2: pekele
1: pe eni ti o ngbiyanju lati dije dupo labe egbe oselu African Democratic Congress ABC, ADC Alhaji Atiku Abubakar lana ode yi ona ni won na ka buku si bi won se so wi pe eni ti o dije dupo fun are won ti mo se so pe apa gusu ni won ti mu eni ohun won so wi pe eleyi o yo mu akude ba awon igbese ti awon gbe lati ri wi pe awon doju ija so lorin ko are to wa lori alifa bayi ni bi idibo odun 2027 eni to ti je igbakeji are tele ri so wi pe bi won se noka apa bi ti are yo ti jade wa won ni wi pe enikan na ni won fe fi dalare nitori wi pe ko lorin to won o si fi kuluku to bo se to ati bi o se ye eni to je igbakeji are tele ri ni bi atejade kan ti won fi sita lati owo igbakeji amugbalegbe eto iroyin won Olusola Sunny won so wi pe eni ti won ba so pe won fe mu eni to wa lati gusu lati dojuko are Bola Ahmed Tinubu ko ni da to fun awon egbe oselu alatako bi won se mu gbarade fun eto idibo ni odun 2027 oju we read the nation
2: ninu iwe iroyin leadership laaro yi na ni mo si wa nje ti gbo o pe eko o se fi sere be ni ko se fi pa mi de eni to ba ni pe eko na scam eni kiru eni be eko gbiyanju ai mo kan wo yo mo ba ye sere o tori wi pe ile ta ba fi tomo won ni ri ni wo eyan to ba mori mu ni bi eto eko bi igba to je wi pe iru eni be ti gbe ko to ara re le ni o ninu oro eleyi na lo njade lati enu gomina Agbu Kefas ti se gomina ti ipinle Taraba nibi ti o ti se alaye oro pe isejoba awon o ni duro be ni ko ni tete lati ri pe ohun se amojuto eto eko debi to lami to si tun lapere o ni se ri igborisoke eto eko to ye koro ohun na lo je ohun logun lo si je isejoba ohun logun o ni igborisoke eto eko to ye koro yi pelu owo yi to mo ni perete ohun na si ni eto eko eyi ta won ri pe awon be se agbekale re fun awon obi ati alagbato o ni se ri awon nkan to le je okun orun to le ma damu awon obi na ni oro owo ti won yo ma na lori eto eko eleyi na lo si je wi pe awon ti se agbekale idokowo eka eto eko eyi to won na yo lori won ni eleyi gan ohun na ni akitiyan isapa isejoba ipinle ti Taraba lati ri wi pe eto eko lo bo ti ye ko ma lo won ni won ti so owo eyi ti o didie ni bilionu meji naira yen 1.8 billion naira bayi na ni owo eyi ti won ti san fun awon eniyan ti won yo se idanwo ti asekagba idanwo asekagba oniwe girama todun 2026 eni ti se commissioner fun eto eko ti girama ni ipinle na iyen omowe Augustine Godwin na lo siso loju oro latara igbese yi ti won so wi pe won ti fi iwe so we do won won ti gbe ko sita bi omo tutun lori ti idanwo neco ta mo si national examination council eyi ti won ni pe won siso loju e ni office ti awon office neco awon gan nilu Jalingo ibe na ni won ti ko gbogbo e sita bi omo tutun won tun wa te si waju n pe wo aijo bayi na iduro bayi na ni jo tori wi pe awon oni duro lọ́wọ́ láti máa tẹ̀síwájú lórí iṣẹ́ àmójútó ètò ẹ̀kọ́ èyí tó yẹ koro wọ́n tó ní sísẹ̀ntẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ tí ó ṣe wípé ìforúkọsílẹ̀ fún ìdánwò ọ̀hún wọ́n tó síbẹ̀ pé 44,133 báyìí náà ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bẹ́ẹ̀ náà ni wọ́n tún tó àwọn bí níná owó ọ̀hún bí wọ́n ṣe ń kó síta ní sísẹ̀ntẹ̀lé àmọ́ ìní ẹkọjá lọ sínú ìwé ìròyìn leadership kẹ́yìn náà wò ó ní sísẹ̀ntẹ̀lé tí wọ́n tò ó sínú ẹ̀ ojú ìwé kẹfà ni ìròyìn ọ̀hún ló dọ̀bálẹ̀ sí gbalaja.

0: Church of Jesus Christ of Latter-day Saints at Waterhead, Losonigbowo.
1: Ti gbọ́ pé kìnnì lójú ìwé ìròyìn náà láṣì ti wà láàárọ̀ níbi tí a ti ń mú àwọn kókó tí ó jẹyọ nínú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Èjìjì ǹjẹ́ ti gbọ́ o
2: pé kìnnì
1: láàárọ̀ yìí oníṣàṣà ti ṣàṣà ọba Nasiru Àkànbí Ògúnrúbí wọ́n ti rọ àwọn oníṣẹ́ ìròyìn láti rí wípé wọ́n tẹ́npẹlẹ mọ́ òótọ́ ọnú àti ọmọlúàbí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn pàápàá jùlọ sí àwọn èèyàn tí orí tí ó rán wọn sí ọba àlàyé ọ̀hún náà ni wọ́n

0: sì jọ fi ọwọ́ sowọ́pọ̀ wọ́n fi ohun ṣọ̀kan pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá ní àwọn ilé ẹ̀kọ́ tó fi mọ́ àwọn àlẹ́nu lọ́rọ̀ lákìtìyàn àti lè jẹ́ kó jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ tó lọ́rìn ó wà lórí àwọn ìgbésẹ̀ àti ìgbéléwọ̀n èyí tí wọ́n ni wọ́n gbé síta yìí wọ́n ni ní àsìkò ìgbà tí wọ́n ń ṣe ètò èyí tí wọ́n pè ní 2026 policy meeting ìyẹn ìpàdé lórí ètò bí wọn yóò ṣe wọlé ìwé ní ọdún 2026 sáwọn ilé ìwé gíga fásitì tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà rú ẹ̀hún náà ni wọ́n ni wọ́n ti ṣe àgbékalẹ̀ gbogbo àwọn ohun tí mo mẹ́nuba lórí tọ̀rọ̀ máàkì àti wọlé ìwé yìí lójú ìwé kẹjọ ìwé ìròyìn leadership ìròyìn ọ̀hún ló dúró sí o.
1: lójú ìwé ìròyìn láàárọ̀ yìí kó tó di wípé àbọ̀ sí abala ìgbéyẹ̀wò ẹjẹ́ ká jẹ́ kẹ mọ̀ ohun tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n sọ wípé àwọn ti parí ìgbésẹ̀ ìwé wọ́n ti tó wọ́n ti pa wọ́n ti kú ó sì ti délẹ̀ báyìí kí gbogbo wa ká ṣù gbìdìgbìdì ká máa pé bò
0: ó ti ṣèbẹ̀ tán
1: kayo abọ́tì ìbò náà ló kù wọ́n ní wípé ìwé ìwakọ̀ láísẹ̀nsì ìwakọ̀ ti ìpínlẹ̀ Èkó
0: bẹ́ẹ̀ ni
1: ó ti fẹ́ di ìkósíta ní tuntun nẹnẹ báyìí wọ́n ní wípé ìgbésẹ̀ yìí náà ni ó wà látàrí bí wọ́n ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń tò púpọ̀ púpọ̀ láti gba ìwé ìrìnnà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ eléyà ni mo ń dúró mo ti apply láti bí oṣù mẹ́fà mo ti apply láti bí ọ̀sẹ̀ mélòó ṣùgbọ́n mi sì rí nǹkan
0: kan apply
1: wọ́n ní wípé àdínkù jọjọ yóò bá ẹrù tó wà lórí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ tá a mọ̀ sí FRSC wọ́n ní wípé báyìí tó bá jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó tó bá ní láísẹ̀nsì tìpínlẹ̀ Èkó kò lè máa kọjá bó sì jẹ́ tìjọba àpapọ̀ náà ló wà lọ́rọ̀ rẹ̀ kò lè máa kọjá wọ́n ní wípé bí ọ̀sẹ̀ mélòó kan síbi tá a wà yìí òun náà ni ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí a forúkọsílẹ̀ fún láísẹ̀nsì yìí wọ́n ní wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé gbogbo àwọn ọkọ̀ tó dángájá náà ni wọ́n wà ní
0: ojú
1: pópó àti pàápàá àwọn tí wọ́n sì ń wà wọ́n ní ìwé ìrìnnà tó tọ́ àti èyí tó yẹ láti gbé wọn sí ojú pópó nígbàtí àsìkò bá tó tó tiẹ̀ jẹ́ wípé ní kété tá a bá polówó ọjà tán òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní gbé láti bá

0: mójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pé àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyálẹ́lówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí àwa ń fẹ̀yìn gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
1: Tẹ́tígbọ́ náà ni ó ń tẹ̀síwájú láti lè ṣe Radio 1 103.5 FM a ti sọ kalẹ̀ sí abala ìgbéyàwó wa báyìí. Ohun tí a sì ń gbéyàwó náà ni ìgbékalẹ̀ tuntun nẹnẹ tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe ìpínlẹ̀ Èkó
2: tí wọ́n ṣe àgbékalẹ̀ lórí ọ̀rọ̀ ìwé àṣẹ
1: ìrìnà
2: tá a mọ̀ sí àwọn láísẹ̀nsì tó máa lè jẹ́ kó níkalu kó máa lọ kó máa bọ̀. Wọ́n ní bí èèyàn bá ní sí ìjọba àpapọ̀ lọ́wọ́ èèyàn lè máa lọ ní síríri wẹ̀rẹ̀rẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé tìpínlẹ̀ Èkó ni méjèèjì ti ṣiṣẹ́ fúnra wọn. Ẹyin tí ẹyin tẹ̀yin tẹ̀ ń wá
1: ọkọ̀ ṣe ẹyin tẹ̀ ń dúró de láísẹ̀nsì irú tẹ́ ẹ forúkọ sílẹ̀ tí ó ṣe wípé ìwé pélébe photocopy ni wọ́n gbé
2: lè lọ́wọ́
1: tẹ́ ẹ lò títí
2: tí ó igbó
1: àdínkù ti fẹ́ de bàbá ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí
2: ojú olè yín fi wò ó kí lẹ lè sọ nípa ẹ̀
1: kó o sí. Hello. Ònà ni ojú òpó wa tẹ̀lé pè sí ẹ jẹ́ gbọ́ ìwòye sí lórí ọ̀rọ̀ yìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà
3: ìpinnu ògúndélé láti jẹun ni
1: à ń gbọ́ yín ẹ káàárọ̀ sà.
3: Ohun tí ò dáa kò dáa ló yẹ ká máa pé nígbà tó ti jẹ́ pé dandan ni owó orí ọ̀rọ̀ yan lájọ bóra kò ṣe tó lè sùn láì pàjọ bóra ìjọba sọ pé kéèyàn tó lè gbẹ́sẹ̀ lé tọ́tún pé o bẹ̀wà mọ́tò o gbọ́dọ̀ ní láísẹ̀nsì tó bá ti ń kú ní ọjọ́ mẹ́ta kí láísẹ̀nsì yẹn ó dé o yẹ káwọn tó ń mu lọ́wọ́ kán ti máa méèkì múùfù láti gbé kọlọ̀ gbà mìíràn kán jẹ́ ká máa tẹ̀lé òfin ìjọba fún àǹfààní ara wa náà.
1: Ẹ ṣe ní pàtàkì jùlọ ohun tí à ń mẹnuba gangan náà ni ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n gbé láti rí jẹ́ kí àdínkù bá àwọn tí wọ́n náà
2: tó fún láísẹ̀nsì
1: ìjọba àpapọ̀. Ẹ káàárọ̀
3: ẹ káàárọ̀
1: sà
3: ẹ káàárọ̀ máa o ẹ káàárọ̀ sà o apò òní ẹgbẹ́ ìṣẹ́gun o ọlọ́run aṣẹ́gun fún wa o
2: àmì o
3: àwọn kan fi ń jẹun gbogbo àwọn kánsù wọn yẹn wọn kì í gbẹ́kẹ̀ náà bá ti tó bá lọ dà lẹ́yìn pé kó ga báyìí wọn tó wà tẹ̀sán fún gbogbo àwọn náà ó dàbí pé jẹ́ ìtì wọn ni wọn náà ní tètè fún wọn jẹ́ ìjẹ́ báyìí sọ àgbègbè pé tó mú jẹ fún wọn wọn á ti jàyàn láàrin títí tó bá bẹ́ẹ̀ fún ìjọ wọn jẹ́ kí láyé ó dàbí wọn ṣe ṣe nílùú máa wọ̀ ni wọ́n ti wọ̀ lẹ́nu láti jẹ ìgbẹ́jẹ́ ìtì láti jẹ ìgbẹ́ ìkáyà kó wá gbà ó kódà bẹ́ẹ̀ náà kan máa ṣe bẹ́ẹ̀ náà nàìjíríà nípa bẹ́ẹ̀ bí wọ́n bẹ́ẹ̀ ti mọ́tò bẹ́ẹ̀ ni wọ́n wọ̀n wáyé ìgbẹ́ pé máa ti wọ́n bàjẹ́ ìmọ̀ kó yá kí n sáré lọ gbà bẹ́ẹ̀ náà ló dáa ó lórí láti ṣe pàtàkì púpọ̀ bí ẹ̀rọ ìjọ kó máa ṣọ́ wa bá ti ń wakọ̀ ó ló dáa fún wa ó.
1: Ẹ ṣeun púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti sọ pé tí ó bá jẹ́ wípé kì í ṣe wípé bó ṣe le koko bí ojú ẹja láti gba tìjọba àpapọ̀
2: náà ni yóò lè ní ìpínlẹ̀ Èkó ìrọ̀rùn ló máa bá
1: ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà
2: ẹ káàárọ̀ sà ojú aláyọ̀ sà à ń gbọ́ yín o
3: ẹ̀rọ̀ tẹ̀ sọ láàárọ̀
2: orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá sà
3: I'm
2: going, sir.
1: License pe ki onikaluku wa ma foruko sile ara won ibere ti ko wa o ma bere lo won na ni pe se ko ni ja wi pe won so pe Lagos state lo ti le wa moto o le wa moto le kiti o le wa
2: moto ni abuja o
1: abi boya ko si ko to di wi pe gbogbo ipinle na o so wi pa won fe ma se license ti won ki won ma fi
2: ati be si na ti soro wi pe won le oju popo ti ijoba papo oju popo ipinle ko si to gba nu e ti won ori gba to tun mo si pe ifowo so wo po lati le je ko rorun fa awon eyan to fe gba ohun na ni igbese yi
1: o da ko ma sha di pe am ba lo di pe won so pe ka gba license meji gba license ipinle to tin wa ko ati gba license kaakiri orilede Nigeria
2: ya gba 36 license
1: ah o ti e ti da e ja mu pe kan iko to di wipe abo si ipolowo oja wa e ka ro am gbo yin sir
3: to ba je pe kan ti se gba license ni National Assembly àwọn náà láti ẹni ẹ lọ́wọ́ kan ṣe act of the parliament pé kí state o.
1: olówó ọjà wa ẹ káàárọ̀
3: ẹ̀ṣẹ́ kíkìnì ògùn délé ni
1: à ń gbọ́ yín sọ.
3: tó bá jẹ́ pé kan ti central láìsẹ̀ ni National Assembly àwọn náà láti ẹni ẹ lọ́wọ́ kan ṣe act of the parliament pé kí state o kò máa kó tó tó bá dẹ̀ jẹ́ pé central láìsẹ̀ náà ni gómìnà kan ṣe máa ṣe tó jẹ́ pé every state
1: lọ bí sísì bí tọ́ ti máa máa wà tó ní máa fi
2: sí ìyọrọ.
4: Oti Asolafẹ. Ibo ni te play jo.
5: Se yin le jo ni. En ti ro, en tepa. E wa n da soro ijo.
4: Ah, de ro nke lenu e. Emi ti fa anu ijo ale oni. E da yan mo.
6: Egbele o, kilo fa to tonu.
5: Baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
6: Baba agba te ni begi loju se o. Mo lu egbogi baba agba dura mi gba. Mo so panu.
4: To je pa Olorun lo yo mi. Lowa n te koluba. Mo bo lowa ara tita. Oro si so mi n jaga ara bayi. Atelese to han mi le mo. Iye ti da fi seyin. Ewo ni ka yan mata gege bi keke mario olorun da wa lowo isan fini pamo awon fini sesin ide mi ja oju to ba fakoko eni sofo aje igun alodo baba da baba da wa ni number 20 amoka street dele ara bus stop off abanojeru ikotun lagos state ero bani soro won 0806821 6859 le kan si 0806821 6859 de ronke o si ran igbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
7: eku dede akoko yi o oruko mini baba agba teni bekilo ilu maka onisegun bile ti marugbo takebe asiri baba agba awon la ma gba ni moran lotun losi lori ice kankan si keji nlo ara boya ori apere paja paja lo paja paja lese etipi pariwo ke yan ma ri ko ma ta gege abi ko ma ri pe ohun ni ohun re oloju ona ohun ri onjoku elobi ati bere ki mun o se wahala fun ati gbadu alaro di nira elomi egbe kara okuta ita ide sale ni gbogbo badi bubu so fe lomi ori pi pariwo jenjen ni gbogbo ara apawiwo ese wuwo awon apere yo da ti eje ba tin ni isoro ti sara ba tin ni isoro lo ma nfa wahala ti wen to ba ti ri awa ni number 20 amoka street dele ara bus stop off abaraje road ikotun leku ero ibanisoro wa ni 0806821 6859 0806821 6859 mo ni apere to ba ti ri to ti di pe ko se tan bi me mo pa isa ti arun ni afefe buruku oni felu wa ni rogun an gbe ni su an gbe ni to ti wen to ba ti ri aisa ni o kẹ́kẹ́ kara máa kúta ìta ó máa ń fa kíbẹ̀ òrò téèyàn nílé rìn téèyàn máa ṣe ẹsẹ̀ rìn téèyàn máa rìn tó bá dàbí kó tẹ ìgbó àbó ń tẹ ìgbó mọ́lẹ̀ ẹ̀yẹ́lẹ́ yóò tọ́jú mu. àṣírí bàbá àgbà àwọn kan ń pè wọ́n bàbá àgbà àìlèṣẹ́ dédé. ọlọmọkùnrin ṣe yóò mọ pa ẹni gíní dáàmọ pẹ bàbá tó bí àwa bàbá àgbàlagbà pápátákó tó lọ ni ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àdegbò tó ń lò kẹyìn ẹnu bàbá gbóyè ńlá lẹwà láàárọ ọjọ kejì báyàwó rẹ ó bà ní akàsálíkà ń bo lélẹ ìwà àtẹẹtọ tẹlẹ ṣùgbọn gbogbo nǹkan kọ láà ń pariwo lórí afẹ ẹyin náà yọjú ẹ bèrè ẹ a tún wá ní ilé tó yẹ páwọn tán láwọn àfẹ lóògùn àlóògùn oògùn tó rò lò fún ewé àtẹgbò ní àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹ ni ara ń ta ní ara ń já mi jẹ ó ṣe wọ́ngún wọ́ngún nu ara àti ìrìndógún ni gbajagbaja lọ́wọ́ lẹ́sẹ̀ àyà lúlù pìpìpì orí ń pariwo ni etí ń pariwo ni nǹkan rìn káàkiri ara ni àti ṣe gbẹ̀sẹ̀ dógún ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni ìwọ gan mọ̀ pé mímí ẹ bọ́ ṣe mí ìgò tọ̀ tí bó ṣe mí tẹ́lẹ̀ kí ló fà á jáde wá fún ewé àtẹgbò tó lè kókó onú ẹ tí wọn náà mọ̀ wípé náà láì sí níbẹ̀ náà tú lélẹ̀ a ti ń bá a bọ̀ ọjọ́ ti pẹ́ má bọ̀
8: ní number 20 Amoka Street
9: Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun.
7: Pẹ̀rọ ìbáde sọ̀rọ̀ 08062168590 08062168590 ìwọ náà wà á má nu ènìyàn náà láàyè mo máa ní ògùn tẹ nílé gẹ mọ́tò dànù nítorí pé ewé àtẹgbò ju àwọn lọ gbogbo alamọ fẹ́ ń jẹ ewé wọn ń jẹ fọ tí wọn náà bá rá àǹfààní láti ṣe é jẹnu ilé ẹtọ sí àtẹgbò jẹ ó ti dọbẹ àìsàn ti kúrò lára ó ti tú ọ lẹ ẹyin tẹ lárúgbó lẹ márúgbó yín jáde ẹgbẹ wọn wá kán lè ta kébékébé ẹyin bàbá àgbà tẹ rò pẹlẹ ti tán náà ti ṣe déédé ẹ kàn sí wa kẹni tán pé nǹkan yẹn adùn ló yin ẹyin ọdún sí wa ẹ kán ẹnu kẹwò láàrin ìjọ kìí kẹwò pé ṣẹlẹ ìwà nù gbòòrò èkó náà tẹlẹ bó ṣe ní mo sọ yìí àyàlá fọwọ́ gbàdí ìṣègùn gbogbo tó bá ti ń dà ọ́ láàmú àgọ́ ara àti ìrìnlódógún ni àti sọ̀rọ̀ ló dọ̀rọ̀ tẹnu àwọn tí ń lọ ni ẹgbẹ́ karanku taitai ni àìsàn àti àrùn ni.
8: A wà ní number 20 Amoka Street.
9: Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun.
10: Lẹ́kọ̀ọ́.
9: Dele Ara bus stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ̀ ń bẹ̀ ẹ wu apá ọ̀tún yín oyè fúgà bus stop méjì ló wà ń bẹ̀ ẹ wọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa 08068216859 08068216859.
7: A ò ní sáìsàn táìsàn fi tán lẹ̀.

0: nja ti gbo na ni eto ti o nlo lowo ni le show radio 113.5 fm abala gbe owa ona ni awa ti asiti ngba igbe lolopon ojo kan lori igbese ti ijoba ipile eko lawon gbe lati se adiku ba
1: biba won we
0: eru to wa lori ijoba apalo papa julo ni ipile eko lori iwe irina ni ipile eko ina le ah license mi mo ti apply fun lati bi osu mefa won ti fun
1: ti ri gba
0: won ti se kini kan won ti se kini kan ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ èkó ti sọ wípé ẹ má wọrí
1: ẹ lọ fọkànbalẹ̀
0: bẹ́ẹ̀ ni ẹ lọ fọkànbalẹ̀ tí àsìkò bá tó fún gbígba ìwé ìrìnnà yìí alérò wípé gbogbo àwọn ìbéèrè tí wọ́n béèrè pàápàá jùlọ lórí pé ṣé ìpínlẹ̀ èkó nìkan ni a ti lè máa lo láísẹ̀nsì yìí
1: àbí káàkiri
0: ìpínlẹ̀ tó kù nígbà tásìkò bá tó mo lérò wípé ìjọba wọn ti fi gbogbo ilé
1: ìṣọ́kọ
0: kó tó di pé wọ́n nìkan máa gba láísẹ̀nsì méjì ká tó lè kọjá ẹ ṣeun gbogbo ẹyin tí ẹ bá wà darapọ̀ lórí ètò láàárọ̀ èyí tó jẹ́ kókó níbẹ̀ náà ni wípé kó ní kálukú wa ká máa ṣọ́ra ṣe lójú òpópónà lórúkọ ọ̀gá àgbà Bello Peters Friday ẹni tí ó jẹ́ alámòjútó ètò èyí Táyọ̀ Adébísì lórúkọ tẹ̀lé
1: Cousin Fáfúnmi lórúkọ tèmi a tún mọ pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀.

0: It's Jamie Martin, and you are listening to Radio 1.
1: 103.5 FM.
2: News talk and sports radio station.
3: Radio 1, 103.5 FM. It's been a beautiful, beautiful one there. A very long stuff with beautiful tunes from Arstable and our DJ doing something beautiful for you. And I'm sure that your day has been so, so good. And right about this time, it is 29 minutes down the hour of 8. You're either on your way going home, or you're already out there, or you're home already. So whatever, I wish you well this evening. And also, stay tuned to Radio 1, 103.5 FM. All right, about this time, I'll be switching bills from now till 10. We'll bring you our programs both in English and Yoruba language. Ekwashale, Radio 1, 103.5 FM, no le wa kema yigru ni o ni ti o je ojo kejila ninu oshu karun odun 2026 wa ni bayi e je ka wa nkan fidile ka fidile nkan je ka lo gbo oro leyi.
4: A cabo, so little, or already, Latin no Babawa is eminence. Baba Ladra, Samuel Olukayo de Taiwo, Latin Major, the only Pentecost Church of CNS, Egbo Loki, Agbalaitura, 18, Alaji Olufisi Street, Leba, Pasa Memorial High School, Okota, Isolo, Leko, Ema Babo.
5: Ni Oruko ti Jesu.
6: Amen.
5: Ni Agbara Eje Jesu.
6: Amen.
5: Ori Latin ti ko se ni oro wa. Ọ̀rọ̀ wa pẹ̀lú ìwọ náà, ìwọ Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Bí ó sì ti rà láti ti kan ṣe ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ló sì wẹ̀ lẹ́yìn àti láéláé. Ìwọ Ọlọ́run ọ̀rọ̀, èyí tó dún fún wa lọ́sẹ̀ yìí láti mú wa ọ̀rọ̀ látọ̀mọ́ wà ní ọ̀rẹ́. Olúwa wa tẹnu wa sọ̀rọ̀ náà Ọlọ́run. Jésù Kristo ọmọ Ọlọ́run, má jẹ́ ká sọ ìfẹ́ inú ara wa Ọlọ́run. Jẹ́ kí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá, jẹ́ kó máa so èso rere fún gbogbo àwọn èèyàn àti orílẹ̀-èdè Ọlọ́run. Àwọn ató ń lo náà má ṣe wá lóhun àlùpàtì. Jẹ bá ṣe máa lọ, Olúwa máa bá wa lọ. Ohun tí a tún mú wá síwájú wa ní àṣálẹ́ yìí tolúwa nínú kí kéde rẹ̀ fún yín.
7: We welcome you to Jesus Your Word Lives this week, and what the Lord has asked me to share with you is.
5: Olúwa tún polongo rárá rẹ̀, ṣé bí ògùn yóò bá dàyàn lójú ó máa ń fọwọ́ gbáyà ni. Olúwa tún polongo rárá rẹ̀ tí ó jẹ́ rẹ̀ pé ó ní rere ni òun Olúwa.
7: God is announcing himself that the Lord is good.
5: Ó ní rere ni òun Elédùmarè.
7: The Lord is good.
5: Nítorí náà ẹ̀jẹ̀ ká yára lọ wo ìwé Nahum orí kìíní ẹsẹ̀ keje.
7: The book of Nahum chapter 1 verse 7.
8: Rere ni Olúwa, ààbò lé ọjọ́ ìpọ́njú, òun sì mọ àwọn tí ó gbẹ́kẹ̀lé.
7: The Lord is good, a refuge in times of trouble. He cares for those who trust in him.
5: Ṣé ẹ gbọ́ bó ṣe wí bẹ́ẹ̀? Onírere Olúwa, ààbò lọ́jọ́ ìpọ́njú, oníṣùgbọ́n o, Olúwa mọ àwọn tirẹ̀ o, àwọn tirẹ̀ sì ti mọ̀ o. Yorùbá bọ̀ wọ́n ní àgbègbè kèrèmọ dúdú ọbẹ̀. Ẹlẹ́gún ni ó ṣe làkàlàkà lábá ọlọ́bẹ. Ẹ jẹ́ ká wò ní ti àwọn dókítà ìbílẹ̀ tí a ń pè ní mẹ́díkà. Ẹni tó bá ṣàìsàn, ẹni yẹn ni yóò gbéra tí yóò lọ sí hospital, tí wọ́n ó gba káàdì, tí wọ́n ó fún fáìlì fún. Ìgbà yẹn ni wọ́n ó tó gbúra lóhùn. Tí ó bá jọ mọ́ pé kò lè padà sílé, wọ́n lọ fi sí wọ́ọ̀dù ni, tí wọ́n máa tọ́jú rẹ̀. Tó bá jẹ́ èyí tó lè padà sílé, tí dọ́kítọ̀ bá dá lóhùn, wọ́n á kọ̀ ògùn fún, á sì lọ rà á. Tí ó bá níbẹ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn ti òyìnbó tó sì níbẹ̀ lọ́dọ̀ àwọn tó níbílẹ̀ mélòó mélòó tí Olúwa, onírere ni Olúwa. Ààbò ní ìgbà ìpọ́njú, Olúwa sì mọ àwọn tirẹ̀. Rere pọ̀ lọ́wọ́ Olúwa tó fẹ́ fún àwọn ènìyàn. Ṣùgbọ́n ó tọ Olúwa wá. Ẹ gbọ́ Olúwa nígbà tí ẹ lè rí ẹ̀pẹ́ nígbà tí òun lẹ̀ ń gbọ́ yìí. Ire tó wà lọ́wọ́ Olúwa kò tá o, ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n ohun tó kàn fẹ́ ni pé, ó wá ààyè lati to Oluwa wa. To Oluwa wa ti mo so. To ba wa. O ba Oluwa pade nihin. A poropo ijo wa. Won se Oluwa pelu mamoni. Nse na lo su wa. Won se Oluwa pelu mamoni. Awon elomiran esi ni won gbe kale nibe. Won de ni church ni, won fi to awon eniyan je. Wo ti e wa to wo na. Ogun logbo ti won gbo oro Olorun yi ti won si wa. Ti won si wa ti won si woye, won pada di omo ijo yi. Pe ah ah. Awon omo pe rujo be eleyi wa. Won si ri pe Olorun da bira ninu aye won. To be ge, to ba se oko lo koko wa. Nigba to o le yin o mo otito. Otito si so ido bi dara. Nigba to won si ti ri otito o ti an so. Omo aya, omo omo wa. Elomiran to ba je obirin lo koko wa to si ti ni oko to ti bimo nigba to si ri yanu ninu ijo yi o si so fun oko re bale mi ah e be ma da o this and that bale ni e papa ni e ri pe ah isoro bayi ti awon ni ko ma si mo awon ma nsu la awon ma jilayo awon mo ma se dada bale lati le iyawo ato omo wa ti won wa ninu ijo yi nitori na mo pe yi ni mo se nkede re fun yin o le ti ma lo si awon ijo kan ko ri pe ah teyan ba kuku lo nse osegun bile o fe so ju ta awon yi lo be ko ni gbogbo ijo ri o ti ijo only pentecost yi o yato patapata gba olorun gun wa laarin wa olorun si da bira laarin wa bo ba ma se program ba tin gbe jade e ma gbo won ma daruko address bi ta wa won tun ma npo lo won tun ma so fun yin pe ijo yi a ni ori oke ti wa ki atoro ori oke lu ogun logo ni won pe ti wa don ti mo pata nlo ni ogun state ni ijesha ijebu lona along ago iwo expressway e ti ri lowo osi bayi to ba ti wo lu ye won ti de gboro e ti ti support wa nbe the Holy Pentecost Church ogun egbe oroke agba latura e ti support awa oruko wa Holy Pentecost Christ ijo ile oni oruko titi e ta registered o le wa sibe na to ba le pe o wa ni ogun state ni wa pade wa nibe olorun yo dabira to ba le pe eko ina lo wa ma bo wa number 18 Alhaji Oluseyi Street ni Okota ni tosi apata memorial school be nibe lo wa ti o ba ti wa o ri ogun olorun o mo pe o ta kede pe ni oluwa abo ni gbajo o mo won ti iwo na o wa ja afadi ninu ori ofe ti awa na ngba yi.
7: Our father is appealing to us that God knows his people and only his people according to what the scripture says can benefit from his goodness and from his healing. And he gave us an example of when somebody is sick. As a sick person, you have to go to the hospital, you have to register, you have to consult with the doctor will do some diagnosis and tell whether it is just by prescription of some drugs which you can buy or if the person has to be admitted to be monitored. The same with God, you have to know your God. You have to draw closer to that God. And our father is saying he cannot recommend any other place he does not know, but he will recommend the Holy Pentecost Church because that is where he knows and that the goodness of our Lord is unlimited. And that can only seek God while you are alive. And you can only seek God when he can be found. Because people worship so many things. They worship what is lesser than God. Worship what God has created. But for you to see a miracle, you truly have to worship the true God and worship at the right place. So God is inviting you to worship with us at our church. At 18 Alhaji Oluseyi Street by Apata Memorial, that you can join us for worship and you will surely be blessed.
5: Eje Jerasi Kuba Chode, Eje Ki Ayarawo Iwe Kronika Kini,
7: First Chronicle,
5: Ori Kerin Dilogun,
7: Chapter 16,
5: Ese Kerin Dilogun,
7: Verse 34 to 36, First Chronicle 16:34.
8: Efi Ope Fun Oluwa. Nitori ti o seun nitori ti anu re duro lai lai ki e si wi pe gba wa olorun igbala wa si gba wa jo ki o si gba wa lowo awon kefere Kí àwa kí ó lè máa fi ọpẹ́ fún orúkọ rẹ mímọ́, kí a sì lè máa ṣògo nínú ìyìn rẹ. Olùbùkún ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì láé àti láéláé. Gbogbo àwọn ènìyàn sì wí pé àmì, wọ́n sì yin Olúwa.
7: Give thanks to the Lord, for he is good and his love endures forever. Cry out, save us, God our Savior. Gather us and deliver us from the nations, that we may give thanks to your holy name and glory in your praise. Praise be to the Lord, the God of Israel, from everlasting to everlasting. Then all the people said, Amen, and praise the Lord.
5: Ẹgbọ́n ọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run wí bẹ́ẹ̀. Ó ní gbà wá Olúwa, kò ní tọ̀ wá, ìwọ ló tọ̀ Kristi wá. Ó sì ṣetán láti gbà ọ́, tí ìwọ bá wá, ẹrù wúwo yẹn. Ó ní gbà wá lọ́wọ́ àwọn tó ń yọ wá lẹ́nu, àwọn aláìwà bí Ọlọ́run. Ọlọ́run ṣetán láti gbà ọ́. Tó o bá wá sínú ìjọ yìí, ẹkún rẹ yóò di ẹ̀rín, ìbànújẹ́ rẹ yóò di ayọ̀. Ó nítọ wò kò sì ní pé rere ni Olúwa. Ẹ̀tọ́ wò kẹ́mọ̀ pé rere ni Olúwa. Nítorí pé àwa mọ Ọlọ́run tí à ń sìn, Ọlọ́run tí à ń sìn sì mọ̀ wá. Ọlọ́run ọ̀gá ògo jùlọ, àwa fọwọ́sọ̀rọ̀ Ọlọ́run ọ̀gá ògo jùlọ, a sì ń sọ fún yín pé a ò ní Ọlọ́run mìíràn bí kò ṣe pé Ọlọ́run alàyè. Ó sì ń dábìrà. Ó sì ń ṣèyanu láàrin wa. Èjọ mélòó ló dá ní orí òkè? Táwọn ẹlòmíràn ọ̀nà jíjì gbélegbélé ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa pèsè tiwa, a wà lẹ́kọ̀ọ́. Ó pèsè ilẹ̀ fún wa. Kì í ṣe plot kan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin. Kì í ṣe éka kan tó sì sọ orí òkè yẹn kalẹ̀ síbẹ̀. Ó sì ń dábìrà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n sì ń wá ní Sunday kejì nínú oṣù karùn-ún la máa ń lọ. Pàdé wa níbẹ̀. Ọlọ́run ọ̀gá ògo jùlọ yóò ràn yín lọ́wọ́. Bí Olúwa ti bẹ tí ẹ̀mí ẹ̀ sí ń bẹ, bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà, yóò ṣì yá nínú ayé wa. Ní orúkọ Jésù Olúwa wa.
7: Àmì. God bless Nigeria.
4: Ìtàn tẹ̀sẹ̀ gbọ́tọ́lì ni ètò ọ̀rọ̀ rẹ yè láti ẹnu bàbá wa His Eminence Bàbá Alájùwà Samuel Olúkàwọ́dé Taiwo láti inú ìjọ Holy Pentecost Church of CNS ẹ̀mí orí òkè Àgbàlá Ìtura 18 Alhaji Olusisi Street Lẹ́bà Pátá Memorial High School Ọkọ́ta Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Níbi tí Jésù oníṣẹ̀yanu ti ń jẹ́ owó ara rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń gbà sílẹ̀ ìdáǹdè àníyọ tí onírúurú iṣẹ́yanu sì ń ṣẹlẹ̀ lórúkọ Jésù. Bí àwọn ètò ṣe lọ rèé ní gbogbo ọjọ́ Wednesday ìyẹn lọ́la ni ìsinsílò ní déédé aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Friday kẹta lóṣooṣù ni ìṣòro tó wọlé èṣù palẹ̀ ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù ni àdúrà fún ìgbàsókè ẹ̀mí prayer for spiritual blessings. Ọjọ́ Sunday ni ẹ̀kọ́ bíbélì laago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀. Sunday laago mẹ́wàá àárọ̀ ni ìsìndúpẹ́. Ẹ̀wà gbọ́ ọjọ́ Sunday kejì lóṣooṣù ni àdúrà àgbà ipò E-Top Service. Orí òkè Àgbàlá Ìtura Ìjẹ̀ṣàjẹ̀bú along Agowoye Road, Ogun State. Ẹ lè rí bàbá His Eminence Bàbá Alájùwà S.O. Taiwo ní gbogbo ọjọ́ Monday, Tuesday àti Thursday bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán. Ẹ lè pe bàbá S.O. Taiwo sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033886569 lẹ́ẹ̀kan sí 08033886569. Ìpàdé di ọjọ́ mẹ́jọ ní àsìkò kan náà lórí ètò ọ̀rọ̀ rẹ̀ yé Jésù Olúwa.

0: agbàlagbà
1: kò sẹni tí ò ní kà
0: àwọn ń tẹ wáyé wá sẹnu ni
1: kọlọmọ jà kulẹ mẹrẹ ṣùgbọn
0: bẹẹ bá wá ṣe gbogbo lálà kókó jájà ní ayé ìgbà ọdọ sọtú ayé kọfẹ gbàlagbà ara lálà sẹni ẹ tọjú àwọn agbàlagbà
1: wọ ọmọ
0: rántí pé ìyá bàbá àgbà tó o pàtì ó mọ lórí ọfẹ àti jẹ nǹkan tó wù ṣùgbọn kò jẹ nítorí ti ẹni ó lórí ọfẹ àti raṣọ ìgbàlódé ó kọkọra nítorí ti ẹni kò lè bá jèrè alẹ ni èrè alẹ ni ńlọmọ ẹni òun ni wọn dúró dé ẹyin ọmọ wo yìí o ẹ tọjú àwọn òbí yín o kí ṣẹdá wọn fi lè ṣàdúrà fún yín ni ó sàn láti fún ọlọ́jà lójú ayé wọn dúkẹ́yìn wá pa ìgbọràn màálù níbi ayẹyẹ ìsìnkú wọn lọ ó sàn láti kọ́lé fòbí ẹni dúkẹ́yìn ọ̀rọ̀ pósí ọlọ́kẹ́ ẹ̀mẹyẹ mílíọ̀nù náírà síbi àti ránjẹ ẹyin ìjọba wa o ẹ sàánú àwọn àgbàlagbà wọ̀nyí ọ̀dọ́ márùndínlógójì kì í ṣe wàsá rárá o ìwọ̀nba owó tó yẹ kẹ́ ẹ fún wọn gẹ́gẹ́ bí owó fẹ̀ǹtì ẹ má ṣe fi dùn wọ́n rárá o ẹ rántí pé ẹ̀yin náà ń bọ̀ wá dàgbà bẹ́ẹ̀ ọ̀pátá gbélépá tẹ̀yìn lójú àtijọ́ba àtọmọ ẹ jẹ́ àtọ́jú àwọn àgbàlagbà.